0: ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lábú Jésù kí gbogbo ẹni tó jó gbogbo dìde. Dìde.
1: Hallelujah. Ẹjọ́ ẹ kí hallelujah yẹn dáadáa. Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí, ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo. Kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò, ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí ìlú ni. Kò ní rin àrìn nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkó lọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ká yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrin lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhùn. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o, ta lẹ̀ ń wá, torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀. Láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lè ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bi wọ́n léèrè lẹ́ẹ̀kẹta, tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ̀mí sinmi lé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbégbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kànjàngbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn tí ń béèrè pé níbo ni a péjọ
2: sí. You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Orí ilẹ̀ tá a wà dúró sí, ẹni tá a dúró tì, Ọlọ́run. Láìdẹ̀pẹ́ rárá sà mọ̀, láìpẹ́ rárá, ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀, ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna, nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró, ogun ẹ̀gàn ṣe kí ni o? Ọ̀tan pátápátá. Láyé rẹ̀, ẹ̀gàn máa tán. Amen. Ye ye ma lo. Sugbon ani di agbara Olorun. Ani di agbara Olorun. O wa so fun won pe to ma se pe mele nwa. Emi na gugu ti mo pe nkan kan o sele. Mo mo pe mele nwa. Gugu awon to du ipata. E je won ma lo o. Se ri eyin oluso agutan. E je gbadura bi eni won wa. Nitori pe tani kan ba ku ninu jo gba. Nibi to gbe josin. Iwo na nwa lati ba se eje. Ore godo mura gan. Ba la boyun ba bi mo ti. To dabi eni wi pe a dupe pe emi eye but oku omo lo bi. Kilo go pastor nbe yen sa. Ndo ba mo ti o ba da eni kan duro to se pataki nibi ise ninu ijo to wa. Ko de ri se mi. O di liability si wo gan Olorun. A je pe won wa o na fi se ki egbegbe odo re. Eyin mama ati baba awon ti nwa yin eyin ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo Olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wi pe eni ti won wa lo mura kankan kan yen o de si pataki keni ko kan mura gan nigba ti mo ba npin adua agbara la ni disa ba agbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo Olorun lara wa. Yes, o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je ni kankan ofo kan si oba awon oba jidide nle aditu olodumare ise awon aposteli lori kene nbe yen e pa wara wara lati ese ikesan ehe a to pa posu eh bi a ti nwo a gbe soke awo samo gba Jesu kuro loju awon oniyeye to nwo ehe bi an ti teju mo oju orun. Yes, bo ti re oke kiyesi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te won oke eh Jesu na yi ehe eh hallelujah, hallelujah. Gbogbo awon oluso ti an ni won ma so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nse la won gan sibe ota to nso yo gan mo de be ka mi yo lagbara o mo ni ota to nso to nwa bo won o ti se o si o ma gan. So ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawo eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 eh eh e fon soke e soro gidi aha aha beni aha eh eh latorun o yi okuta ko na lenu ona o joko le ehe aha won wa riri oto.
2: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila o ni looto looto ni mo wi fun yin enikeni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi a ki ise eniyan lasan e ja gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma jeri si agbara ta ni o agbara Olorun agbara la fe beere fun gbogbo àwọn tí wọn kóra wọn jọ bí judasi bí nkankan toró náà lọ mọ gbogbo ẹ orí òkè ibi tí jésù lọ mọ fara mọ ibi tó gbé mọ ń gbàdúrà wọn jẹ wọn ọmọ bí bẹẹ bá fẹ mú ẹjẹ ṣáájú yín ẹni mọ ọmọ dáadáa ni bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ yẹn ẹni tó mọ ọ tó mọ mi tó ń rọjọ wá kiri kó mọ ọnà tí wọn lè gbà mú wa irú èèyàn bẹẹ ó máa sùn kò ní jí mọ. A fẹ́ béèrè fún agbára ọlọ́run torí pé lọ́wọ́ jésù olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà ọwọ́ jésù nìkan ló wà kò dẹ̀ sẹ́nì kankan tá a ṣẹmẹlé ju jésù yẹn lọ ó ṣe pàtàkì o ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa ní àkókò kan sẹ́yìn mo wà nínú ilé lórí tírísítà mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí ni mo wá rí wípé àwọn ẹranko kan tí wọn ń pè ní ọ̀bọ mi mọ bí wọn sì dọwọ wọn nínú ìsìpayá yẹn wọn dẹ gbìbọn dání wọn yọ mí wò báyìí wọn yọ mí wò báyìí wọn yọ mí wò báyìí orí tírísítà tí mi náà wà yẹn mo ń forí gbàdúrà mo ń forí gbàdúrà òjijì mo gbọ gbàá tí wọn yẹ bá yẹn nínú ìfìdìfọ ni bá yẹ bá mi ṣùgbọn gbà tí mo jí. Dédé ibi tí kìnìún yẹn ti ṣẹlẹ̀ mo dábẹ́ mọ̀ nígbà tí mo jí yẹn ẹ̀mí ọlọ́run wa ń sọ fún mi pé ìwọ kọ́ náà yìí ń bàn Jésù olúwa náà yìí ní bàn dínlẹ̀ kó máa yìn mí mo bá bẹ̀ sí yí lẹ̀ mo bẹ̀ sí yí lẹ̀ ẹ wo ibi ó tán sí nìyẹn irú èèyàn lẹlòmíín pariwo yéé ó sì tán nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn ọba agbára jésù lára wọn púpọ̀ èèyàn ló jẹ́ pé ìbọn tó bá wọn níbọn gbèsè nítorí pé wọn ò lágbára bí wọn ti yìn wọn níbọn wọn lo òkè tẹ́lẹ̀ wọn ti já wálẹ̀ ìbọn gbèsè ti bà wọn àwọn mìíràn ìbọn ọkùnrin bà wọn wọn rí bí ìtàtijọ́ mọ́ àlàáfíà àwọn ò tó nǹkan mọ́ àwọn kan ìbọn iyè méjì bà wọn bí wọn bá débi àdúrà kàkà kí wọn pọkàn pọ̀ kí wọn máa ṣe dáadáa ẹ̀mí yẹn máa sọ fún wọn pé ìbọn ọlọ́bí àdúrà kan lánàá tí o gbàgbé ètò olóúnjẹ ta ìbádùn àtọ̀ ń gan ti ẹ̀gbọ́n jẹ léyìn lọ kí ẹ lọ wá mú bọ̀ irú àwọn ọfà yẹn la fẹ́ kí agbára jésù olúwa kó fàyọ kúrò lára wa ìgbà tí mo bá fẹ́ pé àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹ iná mẹ́nu sẹ́yìn akọni yẹ ti kọni dáadáa bẹ̀ tí iná yẹ ò tí tò kò gbọ́dọ̀ tó ni o torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín tí wọ́n lé yín pọ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ò rí wọn bá a ti ń gòkìkì ayé fẹ́lẹ́ tá à ń gòkìkì gbogbo wọn àwọn kan kilẹ̀ lẹ́yìn wọn ìbá ṣe pé wọ́n dúró àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o wọ́n bá ti ṣáájú wọn bọ́ bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tó lẹ́bùn kan tó ń ṣiṣẹ́ táwọn èèyàn yọ̀ ọ́ mọ́ ọ àwọn ènìyàn tó fẹ́ tó ọ tó fẹ́ jù ọ lọ lè àfẹ́rí mẹ́ni ní nọ́mbà tó o bá dúró kò sí tí ò lè ṣẹlẹ̀ èmi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tá a dé yìí nínú ìjọ àpọ́sítélì ti kristi olúwa ti gba ògo mo lolúwa gbogbo sọ fẹ́ tó wà lẹ́gbẹ́ rẹ pé olúwa ti gbogbo láyé mi o sọ̀rọ̀ sókè o mi ò gbọ́ dáadáa o bí jésù olúwa ọba ṣe é mú tí wọn san gbogbo ipá bíbélì sọ pé fúnra ara rẹ lọ́fẹ̀mí ẹ̀ lílẹ̀ fún wọn kìí ṣe pé wọn mọ pẹ̀lú ipá ipò tó yẹ káwa náà wà nìyẹn agbára la fẹ́ béèrè fún báyìí nítorí pé bí nǹkan ti wà láyé wa àwa náà mọ̀ pé nǹkan ṣe gẹ̀rẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá ti wá débi agbára yẹn mo fẹ́ kẹ́ béèrè bí ẹni tí ò bá rí òwò rẹ ti rún gbagbara bá dé yóò dìde ọ̀nà rẹ ti dí gbagbara bá dé yóò dìde gbogbo tó dàrú láyé rẹ pátá.
2: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Hallelujah. Evan Kidada. Evan Kidada.
3: Hallelujah.

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ̀ kú àlómọ́ ni. Ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a dẹ̀ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ. Ṣé gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára Ọlọ́run kẹ́ ẹ lè tutù tún padà. Torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé láì fu ẹ̀ lọ́lọ́ yẹn. Òtọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tí ẹni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣerú ẹ̀. Bágbára Ọlọ́run ọ̀bá dẹ̀ lọ́pọ̀nù ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀. Lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní. Bágbára Ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni. Adébítà ti béèrè agbára. Ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní. Bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú. Odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú mẹ́rin rí bá ń gbàdúrà ẹnìkan sùn ẹnìkan wò ta ẹnìkan lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tẹ́ ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó bí yóò gbé báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ. Bágbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tùlẹ̀ yóò mọ̀ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ṣágbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àníà àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀lì mọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé nǹkan à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ̀ tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èyí ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ ẹyin ló tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ẹtì ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: mi lọ.
1: Olúwa ràn mí lọ́wọ́ bàbá.
0: Heavenly Father,
1: láti gbé mi agbára rẹ.
2: Ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
0: Step to the place of power is not an easy thing.
2: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
0: For God does give grace to people to get there.
2: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà

láti dọmọ ọlọ́run. Jehovah Shammai, Jehovah Ramani, Jehovah Elebinisa Afa Omega ni. Ọmọ rẹ kan ṣoṣo ni Jesu Oluwa, ẹni tí a fẹ́ mi mọ́ lóyún, ẹni tó ń ṣiṣẹ́ ìyanu ni. Ó jìyà lọ́wọ́ Pontius Pilate, ẹni tí a kàn mọ́gi agbélẹ̀rọ.